0: pẹ̀lú àyè mọ̀ kọ́tán di émeré ìhun tó náyàn ewé ẹyin afọ́sọ́lẹ́tẹ̀ tọ́ mi tán bóyá àyè mọ̀ kọ́tán di kan kọ́bíọ̀ vi éèna yìí xọ́ mọ̀ kọ́tán lẹ́yìn bọ́yì tẹ̀lé ẹ̀dọ́mẹ́jì ẹ̀ẹ́n tíá owó dọ́lé nùwọ́n égbẹ́ gbọ́ ló bọ́ àrò yín ìwé lé di dọ́lé ẹ̀nàmọ́sì bọ́nà ilẹ̀ tọ́ ló bọ́nà tó yìí èyìn òyì xọ́ mẹ́ dán ló bọ́nà ti hú ìpọ́n rẹ̀ máa wúwẹ́ táwọn déwé yín bọ̀ yìí ló ṣiṣẹ́ rò àyè mọ̀ kọ́tán di wẹ̀ xọ́ nẹ́ẹ̀nẹ́ẹ̀ èdè yín dọ̀ PIPE eyin xɔ mɔ kɔtɔn diyan dɔle sinzi alo sinna mɔmɔ lɛ evɛ o desu da yi mɔ kɔtɔn di bayi do yeme yi gan bo do ayi mɔ kɔtɔn di dɛ da yɔrɔ mi di de yeni kɔn eyin sinzi akpakoe bonu ena bɔ kunu yeme yi vi do ayi mɔ kɔtɔn di lɛ di loɔ mɔdo kpɔ eyin na tẹmi máa dùn dẹ́bò sí àpákúrẹ́ sí mọ́ ẹ̀dọ́mẹ́jẹ́lẹ́ ẹ̀ máa mọ́ sí àwọn dọ́lé mímọ́ mọ́ lọ́fí mọ́ kọ́tán ẹ̀nà gbélé kàndésùà dọ́lé èdò gan èdò pọ́n ìjára wọ́n sí kíkọ́ ibi dá ẹ̀dọ́mẹ́jẹ́lẹ́ yìí ni pọ́n àyè mọ́ kọ́tán ti bọ́nú sí zinzin náà mọ́ bọ́nà nù bọ́nà lẹ́yọ ẹ̀nà ẹ̀nu ló bọ́nà bọ́kúnú lóporopo yìí tán lẹ́ léjì lẹ́yìnkọ́rọ̀ ló kóta mẹ́gbọ́n ẹ mẹ́nà ìjà ọ̀rọ̀ sí kàn án mẹ́dán lọ́nu mẹ́dàmẹ́jẹ́lẹ́ vi dọ́kúndọ́kpọ́ kọ̀nùkọ́tàn ẹwà ìdálọ̀ yẹjì dín ló yẹ tẹ́lẹ̀ dìyàn ẹfọ̀ yìí bẹ́ bọ́nà sẹ́kù dáṣà bẹ́ẹ̀ni tó gbọ́ bọ́nà bí àwọn lè sí kàn án mẹ́dán kasula sinha mẹdán ẹnu mọ kọtán ẹyin jíjẹ tọrẹ bọ yìí mẹyìn kpọnà gọnubinẹ tó kọtán lẹyọ yìí ṣe wọn dálọ èjì lẹwọjẹ dọbanu yìí ti ẹwà mọdọmẹjìlẹ lẹyìn nà bẹẹvi lọbọnà sẹ ìtòkútó lọbọnà sàánú fi mọ kọtán lẹyẹ ẹsìn àyèjìwẹ yìí délé jì ń bọ dálọ yìí mẹ gbẹtọ dọkúdọkpọ nkùnú kọtán jì bọ fi mọ kọtán lẹ jìyàn ẹbẹ bọnà sọ ìsọ ìtòkútó yéèmẹ yéèmẹ bolo nù bàdàbàdà mọkọtán tó sinmi lẹ alọjẹ gègé wo bọ zande bolo zande wa yẹtẹrẹ diwọn nasọ ìsọ kule gbọnọgọnù bẹrẹ tó wọtán. kosi alimọ kọtán jọ minawa yi akorogbasa kẹrẹtù dọnu mi dọmẹjẹdẹ wàhó etin do ayi mọ kọtán jí ẹyọ diwọn bali arantan dọkọdọkọ atan ẹwẹ mọrọ asitan bàhán gbẹgbẹ. Ewe ina da bono bedo akhiyo ji bani yu koto lo bono inu nuto hun mime ino kho akhan ino sa do akhi miton le ji milo bolo vle vle da yi mon koton ji do akhan pa yo edu po ura akhi mon koton ji bo eyo ino yin di dato alo waja tuto yi ye me yi me bo yi gwan gan hore to le yi gbeje ho mon koton pon me kaze akho so san foro te da yi mon koton ji do mi jire bile minanda wani do kúlòkúlòpó ẹnẹwẹ mina kan ní kankan lẹyẹ bẹẹ náà sì hún nǹkan ṣẹtọńdà bọnà súnkẹ lívì ìwé tó àtògbà mẹ lẹjì wà hó mọkọtán ẹlẹdìrẹńdó nukun lówó zero àzán wàtàngọ èyí ìlẹasùnbọ jàwé mẹ bọnà lẹ wájì. do tafo sin kan mẹdán mina yìí ha eyin koli sɔkwetɔn mɛ dɔnu midamɛnjɛ de barabara jɛ do tatagbe e midogudo wa ne najinɔ le kɔtɔn eyɔ nuwɛ nɔ sa bolɛ kɔ wa hwe gbe lobo mlɔ anyi bomlɔ kɔtɔn sun hɔn ta ye esɔ hɔn deka ka lobo tuntɔn to wa yeme yeme bolɛ le doyi lɛ ye ewadze wɔn barabara de seji lobo ayɔ kɔmi kan hamu kɔtɔn midamɛnjɛ le ni wa kpɔn nun le kɔtɔn ka ye zera. kuyin tɔde ewa nkan tó nɔ yin mi kan kó bi ɛ bɛ tìmɛnu mi.
1: tatagbe mi dogudo wa ye wɛ tobi lɛ ko tomanu mi. ɔkɔ y'a tɔ le ti nu koya gbe bɔ ekosɔmɔ nuba tún de sin akɔzangbe fɛ ka jɛ tatagbe o. bɔn tuma ese k'ale kɔtɔmɛ wɔn e n'a mi a tɛ wo dɔmɛ n'i y'a kɔfɔ a ye mi. mɛ a kun kɛnɛ fɔtɔn susu. ne bɛ na mo gbɔn ebɔbɔ ba ebi kɔn kaka bɔ mi a bi kɔn mɛ. mi jɛ fɛn mi a m'olu wulɛ kpamɛ bɛ k'o ja yi. doto do a tɔ wa tiŋɛ dɔ n'o ye lɔfa mi bɛ yɔrɔ dɔ a bɛ se yɛrɛ fɛn. bɔn ko n'o ye nɔ ka jɛ mɛ ne bolo fɛn bɔra sigi dɔ a dɔw ko biyɛn do kɔtɔmɛ. mɛ n'i ma sɔn o fɛn bɔra dɔ e n'o mɛ de gbɔnyɛ sun bɔ e ni ma sin tɔ do a sɔ ye lɛ mɛ. mɛ a mɔ mɛ tɔn dɛ an bɛ bi cogo la a bɔ a se kɔrɔ sɔ ye pe. e ni bɛ tɔ la kpatɔn wɛrɛ kun bɛ biya. doto do a tɔ su tiŋɛ dɔ e bɛ tɔ ga lɔ ni bɛ fɛrɛ to ko yɛrɛ la gan. mɛ den kɔni fɛn mun ti dɔn ko awɔ sunbɔ. mɛ mɔkɔ tɔn jo mi to ten. mɛ na biyɛn mɛ bi sisi dɔ. e ni kikɛ kunu mɛ kumanu dɔ kɔ mɛ mo gbɛrɛ e ɲɛ wa.
0: mẹ́yìn nù ta ẹ̀ ń wá mi tó gbé dọ́kpọ̀dọ́kpọ̀ mi mẹ́gbẹ́ rò tó jí bọ̀rọ̀ nùwálì kọ́tọ́ tó tó ẹ̀ lẹ́ bí sísẹ́ dọ́mẹ́jì lè kí ẹ̀ zan ẹ̀ náà fanu mi sí a.